0: lórí kébù kó bá mi yí ẹ̀ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ fún tọ́kọ́ má ṣe dòpò mi ní fojú sunkún mi bàbá ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kó fún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó dé january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ kò ní ìjọ tẹ́bí ń pọ̀ ìmọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa. May God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay.
1: Ora, mo dico una cosa, su come fti sempre. Dopo si mo buffone botti in umore.